0: nyan kupon na me nyani da so ma ho kirem na yi kirem se dabi akrobato fm station bia ba aye 89.5 esika tiesika na beje sika ewade me di o se ye oyo me tiesika ena sika gete ebu mi so
1: o me anya nsam akonkosam dwe ani ahantai wonem me wo wonem me dwe korose dwe
2: ahwanani a wo ye no
1: ahwanani a wo ye ni momo so ye ni tiro ani sido
2: sakira wana je
1: enko sakira wadwe ewo nsurumu ayi tumane nsurumu
2: se me se me se
1: na so me se me se atemuda
2: be fanyina
1: me be fanyina tiro ani sido
2: na wo kapenio
1: na mo kapenio obama mso akotro be brama si akwatemu
2: ahwanani a wo ye no mu
1: efi sa wadini a wo ye no mu so ye ni sodom ani gomoria enka wo ho besina
2: na so me se me se atemuda
1: atemuda ebe fanyina sodom ani gomoria asenam be mesramo abusia fo oba sho kwa heaven trase shonio manio mabu wo sitre mu a atwo eno na ma untim nsakra yo ofri ne nyankopon wo shaw nyankopon nyo kase no mpecha bo shaw wa bisa ontra udi awa ne nkwa ngoma pecha nsomya ni na kaso na kasa hallelujah nyankopon di sro saka wa de ba ko a sa ba ko no e ma ba ko no ntwo nsan bo modi yi ba ko ni free ho Jemeso amen.
3: Dai, ana ya man tie ko heaven. New Jerusalem, no ahwe ase wo kwa mu. Na pa so da mu. Sorry, na yan ko anye so obonifo ni die kire ba. Obeba da kasa tra mu akam. Bonija, bu se o ma nu mu wi. Ni je na fo mu o. Ah. What to na ho twetwe konumbi konumbi. Nti u jai. Ugu ho ni ma se. Wi no no kasa tra o. Wọ́n wá dá abẹ́sọ̀ bọ́ bá numá lọ́kọ́. Ọ́n wọ́n jẹ́ àwọn girlfriend wọ́n kẹ́ni wọ́n mẹ́ jẹ́ àwọn mi tìmí ní wọ́n tẹ́lẹ̀ bí o mẹ́ hu ni Yéṣu. Ẹ̀dánu ni dàyà àhọ́dọ́ a ó bẹ́ sọ. Wọ́n wá abẹ́ kan sílì. Dúyẹ́ korosè dúyẹ́
2: ahọ́dẹ̀ni a wọ́n yé ni
1: mímú. Ahọ́dẹ̀ni a wọ́n yé ni mímú. Sọ wọ́n yé ni tiro ẹni sídọ̀. Ẹ̀kọ́ ayi tumane nsurumu
2: se me se me se
1: na so me se me se atemuda
2: be fanyina
1: me se me se fanyina tiro ani sido
2: na kapenio
1: na mo kapenio obama mso akotro be brama si akwatemu
2: sa hodi na waye no mu
1: efi sa wodi ni waye no mu so waye ni sodom ani gomoria
2: sa wodi besina
1: enka wo ho besina
2: na so me se me se atemuda
1: atemuda
2: be fanyina
1: be fanyina sodom ani gomoria asenam
4: matthew 11:2 what are we